ọdí afásitì ti bò mí afáàmùsọ tó ti bọ́ ti ra ṣé ìbùrún fún ọdí kọ́yà ẹ̀ńtì mọ́ńpẹ́mù fún ọ ní ọba fẹ́rẹ́ ẹ̀jẹ̀ wá dí afásitì yẹ sí ẹgbẹ́ fún ọmọ àṣẹlẹ̀ ìgbà rẹ̀ yẹn nù kwáfù.